0: kò kàn kò kàn kò lóde àdó tọ̀nù jọ̀lẹ́.
1: Ló jẹun tún kánwé àfọ́tọ́nukúnlò pó táwọn fi àtọ́gọ́jì.
2: 96.5 MHz.
1: Ló kó dọ́nu wẹ̀ kẹ́tẹ̀ fraternité tán. Mina dɔn gba bi bombo mi tɔn lɛ dakpa bɔ nuwa mɛwɛ mi tɔn lɛ adzɔdzadza mi tɔn lɛ dɔnu ese mi tɔn lɛ nuwe.

0: tọ tó dọ.
1: Ló sì jẹ́ ẹran mọ́mọ́ wà dán.
0: Ee ni
1: ẹ má mọ̀ sí ahọ́n.
0: Ẹran wà dán de ya. Sọ̀rọ̀ tọ tó le yọ. Lọ́dọ̀ ní lọ́dẹ ní kẹ́kẹ́rẹ́ bọ́nu tẹ pẹ́ mi chẹ́jú yọyọ de. De ni ma yo.
1: Ibẹ̀ fi ne ko yìí.
0: Ibẹ̀ fi ne. Ẹmi jáwe. Lọ bí ọ tọ mi yọ. Ẹbi ọ pé tọ̀gbẹ̀rẹ̀ tọ mi yọ. Ẹ jáwe yọ. Eze awuya awuya mi na do awuya wewe fode kayu wewe fode but actually go close in on
1: but do ko close in no me
0: ni no me ele bo wewe fode
1: bo ka klo pere
0: bo ka klo pere bo ti go close in on bo be lore me e be tenwe do nu to me agbarato agbarato me
1: tike
0: bo don o na ki ba to wa mo no le ni ke alopapato
1: be ka alopapa
0: bo ide me bo ide me yo lo lo di do we lo me je kwe gbe hun ni ba se bo se de me

bẹ́ẹ̀ni mo ṣe ìbà ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run mo wá ṣe báyìí gbogbo ẹ̀yin àgbà a kì í pé ẹ kú dédé wòyí ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí a kú ọjọ́ mẹ́ta ọlọ́run ọba lókè jẹ́ olódùmarè kò jẹ́ kí àlàáfíà kó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú ogún ní ojúlé sẹ́wà ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹtàléníogún oṣù kẹfà ọdún oṣù kúdù ọdún ẹgbàá ọ̀lẹ́mẹ́rìndínlọ́gbọ̀n ọmọ yín àbúrò yìí tí a mọ̀ sí michelle dosùnmọ́rẹ́ mọ́mọ́ sẹ́yìn lórúkọ mi jẹ́ mo kẹ́ yín kí a tó lọ lórí àwọn ètò a ó lọ nínú olórí wa jẹ́ tí a mọ̀ sí arúnà ìṣọ̀lá tí a bá lówó ohun tó dára yẹ ká fi sínú ikùn ó ti yá olórí wa.

Bẹ́ẹ̀ni adúpẹ́ jẹ́ ẹ̀sìn ohun gbogbo ẹ̀yìn tí ẹ wà lórí tòní ọjọ́ yìí ni a fi àsìkò yìí kí gbogbo àwọn tí wọ́n sì bọ̀ wá àwọn ètò yìí pé ẹ kú àsìkò wa jẹ́ bàbá di ọjọ́ la ó ṣètò bó ṣètò àti bí ó ṣe yẹ ní ọjọ́ yìí ni a máa gbádùn àwọn orin wa lọ́lọ́kan ọ̀jọ̀kan kí a fi ẹsẹ̀ rajó a fi àsìkò yìí àti bàbá wa àwọn jùlọ Alhaji Afosani lókèdè Akinwọ́n. Àdìmọ́ gbàgbé bàbá wa olùfẹsàn tí wọ́n ń ṣe olùdarí ojúlé ẹ̀kọ́ adání tamọ̀ sílẹ̀ záṣúrẹ́ lókè dàmà lọ́hùn bàbá wa wọ́n jùlọ àfíjì dàrú àrí akárí àkí gbogbo yín o bàbá yẹmi ibrahim sílẹ̀ alhaji bàbá fájú joseph àkí gbogbo yín ànígbàgbé ọba àwọn dájà ìrètò ní ibùdó lọ́hùn àkí gbogbo yín pátápátá o àkí bàbá àkí ẹ̀yìn ọ̀yìn gẹ́gẹ́ bíi ẹni wa wọ́n jùlọ bàbá wa tí a mọ̀ sí ìfẹsàn nílùú mọ̀nà lọ́hùn ìyá wa bí ayivette ikú ọjọ́ mẹ́ta àdúgbàgbé bàbá aláwin tí ó dọ tajudeen àkí gbogbo yín pátápátá gbogbo àwọn tá a rántí ẹ má bínú jẹ a máa tẹsíwájú nínú olórí wa a ó lọ nínú olórí wa tí a mọ̀ sí síkírù ọ̀yìndé ó ti yá o bàdí star àfòyẹsẹ́ni fún wa kí a tẹ̀síwájú lọ́lọ́kan ọ̀jọ̀ kan.

0: ẹni gẹ́gẹ́ bí olórí wa nínú ìyá ẹni àbí bàbá ẹni wo la yẹ kí a fẹ́ràn jù ìyá ni wúrà ni bàbá ni dígí àfàsìkò ìyá fi kí bàbá wa wọ̀n jùlọ tí a mọ orúkọ wọn sí àjàyí samuel sédèkù akínwọn ìkùnáwó ìyá tó kọjá ọlọ́run ọbalókè kò gba ìyá ní afẹ́fẹ́ rere àkí gbogbo àwọn ẹbí tara ìbátan gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́run lọ́gbọ́n pátápátá la kí o pé ẹ kú àsìkò wa ẹ kùnáwó ọjọ́ tó kọjá a ó máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ọjọ́ ìkúnlẹ̀. Inú bàbá ẹni ìyá ẹni ta la ni tí a lè fẹ́ràn jùlọ.
1: Ayinde ajadu abore

0: bàbá wa ṣàlẹ̀ jẹ́nà síkà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta nígbàgbé ìyàwó rẹ̀ ṣàlẹ̀ zibat ní ilé ìdájọ́ látàmọ̀ sí kú dapẹ́ tìlú paraku àkí àwọn ọmọ bàbá ṣàlẹ̀ jẹ́nà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o. mímú ni àfọ̀sọ̀gbè báwo ni nǹkan ṣe lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ẹ̀kú àsìkò wa ọlọ́run ọba lókè kò pa àsìkò dà fún wa ní rere o. afasiko yìí kí baba raji mohammed riwaya tí wọn ṣẹlẹ tẹsí a kí wọn ní ẹba ilé owó tuntun tamọ sí sonapra abisodeko a kí wọn raji mohammed a kí n pẹ kọjá mẹta nígbàgbé alagbawa yai florent for ghana star a kí wọn baba yorùbá edonic a kí yín o. àfi àsìkò yìí àfi kí bàbá wa mọ̀gídọ̀ tí a mọ̀ sí mọ̀síà ìdó tòmà ọkọ̀ ya kàmí ọlọ́bẹ̀ dídùn ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta mọ̀síà ìdó tòmà ibi tí ẹgbẹ́ wa máa fi àlàáfíà kí ẹ máa fi ṣe ìgbádùn akéyìn o pé ẹ kú àsìkò wa ọlọ́run ọba lókè yóò jẹ ayọ̀ kó kárí.
1: tó bá wọ kó sì lò níbi tó bá gbé ti làágùn àmọ́ pé bàbá ẹ̀ ni.
0: bàbá wa mọ̀gídọ̀ òyìnbó habib akínwó òyìnbó habib akínwó ní àdúgbò tí a lọ́hùn ìyàwó rẹ pẹ̀lú àwọn ọmọ gbogbo ńlá kí o.
1: obìnrin náà

máa lọ gba ìgbìmọ̀ ẹgbẹ́ ògoluwa, wọ́n ó ṣe àlàyé lórí àwọn ètò yìí. Bọ̀dá wa Isaac Le Marshal Akinwon, ẹ kú ìmójútó. Àdébàgbé ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí alàgbé Juste, ọ̀kan láàrin àwọn ọmọ olùbáǹtẹ̀, ìwẹ́yà ni wọ́n á kí wọn. Awo ọ̀pẹ̀lẹ̀ òṣà tí a mọ̀ sí fẹ́ra ẹ̀ wọ́n bẹ ní ọ̀nà tí ń lọ ní ẹ̀bà yẹn tí a mọ̀ sí Subebra Akinwon. Awo Akinyo. Bọ́dá wa Fẹ́rẹ́nà Adúkònú Akínpé ẹ̀kú àsìkò wa. Fẹ́rẹ́nà Adúkònú wa kí o ẹni máa fi gbádùn kẹ́ máa fi ṣe ayọ̀ ní àsìkò yìí ní kànàgbẹ́ lọ́hùn. Àní wá gbàgbé bàbá fìlà ní àwọn ni wọ́n ń ta àwọn fìlà lóríṣiríṣi ní ẹ̀bà ó ṣèbí ẹ̀nà kí wọn bàbá fìlà kí wọn ní ẹ̀bà Klotu Olúwarọ̀kọ́rin ẹ̀yìn lọ́wọ́ àkí gbogbo àwọn tí wọ́n bẹ ní ẹ̀bà yìí pátápátá. Bàbá fìlà jẹ́ Gọ̀bí Akinyo. Àwọn fásitì kí gbogbo àwọn tí wọ́n bẹ ní kíjè ní ọ̀dọ̀ Prof ní depo lọ́hùn àkí gbogbo yìí pátápátá. Olùdókò ẹni wọn àwọn jùlọ tí a mọ̀ sí Alẹ́ Kòchò ní Tẹ́lú Akinwon Kọ́sùmìdó àkí gbogbo yìí pátápátá. Bàbá wa Jápàdó Maxwell ọ̀gá àwọn ilé iṣu Akinwon

ó dáa ó lọ nínú olórin wa mẹsáyà láfìrọpò ìyá barista ní àsìkò yìí mẹsáyà fún sẹni fún wa kí a bá lọ díẹ díẹ bó sì tọ ó ti ya olórin wa.

bẹ́ẹ̀ni ro ọlọ́run kọ́ ni tọmọ ènìyàn tọmọ ènìyàn kọ́ ti ọlọ́run ayé òní gbé kí a tẹ́ olódùmarè ó máa gbé ẹnì kọ̀ọ̀kan wá ga ni àsìfàsìkò kí wọ́n àwọn bọ̀dá wa nu tòlátòlá pẹ̀lú ìyàwó rẹ̀ ìyá aláta ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àdígbà gbogbo àwọn ọmọ pé ẹ̀kọ́ àsìkò yìí tòlátòlá kí yín o.

lẹ́ni àfi àsìkò yà kí arábìnrin wa Sukrat Balogun Akinwon. Òun náà aláṣà ìbílẹ̀ ni wọ́n Akin. Ọ̀làkùnrin jẹ́ kí àṣà ìkìmọ̀ tẹ̀síwájú. Sukrat Balogun Akinwon.